0: Ɛni wọn ni sa yẹ wọn wọ tẹ. Wọn ti na yẹ wọn kọ nkọ ni so a. Abafọ pimu pimu pimu ẹtọ ni wọn si ya. Tẹ na ni mra yi. Wọn bi ti sẹ sa dọn bẹrẹ mẹ ya. Ma wọn ka si na ni wẹ. Ma wọn ka kyerẹ mi sẹ. Cecilia, sẹ wọn yan kọpọ na wọn sọm na ni mi ni sẹ. Ọbọ. Wọn bi si wọn ni sa yẹ wọn ni sa.
1: Name Hatin,